0: ó fẹ́ bímọ nígbà wà lọ dúró tì í ní hospital. Ó ní ìlú ọmọ yẹn wá ń sọ pé ọmọ táwọn òbí lòún ṣèyà lé lórí. Ó ní pé ọmọ yẹn ti ó lè jọ mọ sí òun tó pé gbogbo pàkó kí n kú òní ọdọ òun. Ó wá ṣẹlẹ̀ pé nígbà tó wá wà ní hospital tí wọ́n ṣiṣẹ́ fọmọ yẹn tọmọ yẹn bímọ tán dídé tó máa dé láti hospital yẹn bó ṣe ló wò lè dìde ní òun lè dìde mọ́ nìyẹn ẹsẹ̀ ó ṣe wú nìyẹn ló pọ̀ tọ̀ ló wá sẹ́ndì fọ́tò ẹsẹ̀ yẹn sí ló wá ní pé ẹsẹ̀ yìí láti bí ìjẹta òun ọba lè dìde ilẹ̀ ẹsẹ̀ yìí ṣe ló ń gbóná ló ń wo òun wọ́n ní ló tó báyìí ní orí kinní tó sẹ́ndì sí ni pé mò ń bọ̀ láàrọ̀ la pé owó ọkọ̀ wà lọ́wọ́ mi mo máa gbé wá fún ẹ. Mo ṣáà wá mẹ́ láti ọjọ́ Friday tó kọjá yẹn tí mo ti gbé òróró yẹn lọ fún. A wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ òróró yẹn sí. À ń gbọ́ sí. Tó bá ti di ní alẹ́ ẹsẹ̀ yẹn máa wú ó máa gbóná. Ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ owó bá tò sẹlẹ̀ yẹn sí ẹsẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní wá mi ni. Iṣẹ́ ló ń wa amídà ló ń wa amídà láti ìgbà tí mo ti ń gbé owó yẹn sí láàrin ọjọ́ méjì báyìí ó ti ń dìde ó ti ń fẹsẹ̀ rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí mi lè sọ mí.
1: Ará mi olùfẹ́ testimony yẹn ó kọjá bẹ́ẹ̀ ẹ wo bí olódùmarè ti tóbi tó ẹnìkan gbọ́ mi lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì gbogbo ìnira nínú ẹ̀jẹ̀ rẹ àìní ọwọ́ ayé ọwọ́ ìdààmú lórúkọ Jésù kí Ọlọ́run kó tì jáde lára rẹ ó mà máa dáa fún ẹ ọdún yìí ó sì pé ọ ẹ wá gbọ́ ọ ẹ̀yin ènìyàn lágbára lọ́wọ́ Elédùmarè ní on the 11 àwọn ìpàdé méjì kan wà tá a gbúdọ̀ ṣe kódà mẹ́ta ni tó jẹ́ Friday àkọ́kọ́ òun ní ìlú oko afọ́ ní ìjọ̀tún ní orí òkè ìmọ́lẹ̀ alàyè tó wà ńbẹ̀ ìpàdé àdúrà ńlá wà ẹ̀yin ti ìkọ̀tún ará mi olùfẹ́ ní agége ará mi olùfẹ́ ní súrùlérè gbogbo yín pátá bàdágìrì ẹja pàdé ńbẹ̀ ẹ̀yin ti lùsádà ẹja pàdé ńbẹ̀ ẹ̀yin ti àgẹ́láṣọ̀ gbogbo yín pátápátá títí tó fi dé ìlàdó ẹ máa bọ̀ ní oko afọ́ nílùú ìjọ̀tún ibẹ̀ ló ti fẹ́ wáyé o gbogbo ẹ̀yin ará mi olùfẹ́ ní ìwòrò àjìdò ìṣá òru ni o ọjọ́ kan ṣoṣo dẹ̀ ni a day night vigil ní ìpàdé àdúrà yẹn ibẹ̀ ni mo ti fẹ́ pín mantu kí ni túmọ̀ mantu yìí aṣọ tí Elisha gbà lọ́wọ́ Elijah nígbà tó wá ń bọ̀ omi labalúgbú lọ́nà kò lè kọjá ó níbò ló ṣe máa gbà ó la áńkì yẹn mantu yẹn ó là mọ́ omi omi dẹ̀ dèèyàn gbẹ ilẹ̀ omi fì sí ìfisàn ọ̀nà wà ńbẹ̀ ó dẹ̀ kọjá ìwọ náà wà á rọ̀nà lọ ọ̀nà ní dímọ̀ ọ̀fẹ́ lẹ gbà mantu yẹn á dẹ̀ gbàdúà ẹ jẹ́ kájọ gbàdúà nínú ìpàdé yẹn ẹ̀ẹ̀kan lóṣù ni òun náà oṣooṣù ni má mísì tó ṣì wí ó sì fi yẹpẹ̀ orí òkè yẹn gbàdúà tẹ́ ẹ bá ti dé oko afọ́ bus stop ní Lagos Badagiri expressway oko afọ́ bus stop ẹ gbé ọ̀kadà Maruwa tàbí Koropé ẹlẹ́ lọ ìjọ̀tún junction tẹ́ ẹ bá ti dé ìjọ̀tún junction yẹn ẹ kàn sọ fáwọn èèyàn pé ẹ ń lọ sí Ojile street tó bá ti bọ́lẹ̀ ní ìjọ̀tún junction ó gọ ọ̀kadà ó wọ mọ́tò mọ́ street àkọ́kọ́ tó máa rí ní apá ọ̀tún ẹ̀yẹn ibẹ̀ ni orí òkè ìmọ́lẹ̀ alàyè wà aago mẹ́sàn-án ni ṣóòru máa bẹ̀rẹ̀ a dẹ̀ máa parí ní aago méjì ní ìdajì tètè dé o torí yóò lágbára púpọ̀ God bless you gbogbo ohun tó bá ń là kọjá ìwọ wá kò jẹ́ ká jọ képe Olódùmarè bákan náà ní second Friday yẹn náà ìpàdé wà ní ìlú Moshin níbo ni ní Moshin onílé gogoro àárọ̀ nìyẹn o aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀ ní Moshin torí tí n bá kú òǹbẹ̀ Moshin lọ sí ṣàgámù so aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀ láàárọ̀ tẹ́ ẹ bá ti dé onílé gogoro ẹlẹ́ẹ̀lọ sí ìdẹ̀ra cinema hall Tadeyo street number 7 ẹgbọ́ o ibẹ̀ láti fẹ́ ṣe number 7 Tadeyo street kò ju ilé kẹfà sí onílé gogoro gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run láti ẹgbẹ́dá ìyànà pájà alákòókò àti títí ó fi dé kí lorúkọ ẹ̀ ń jẹ́ alágùtàn ẹ̀yin ará aboru ìyànà pájà pwd abúlẹ̀gbà agége odi olówó ẹ máa bọ̀ ní Moshin onímọṣẹ́ àjìná tẹ́ bá dé Moshin ẹ béèrè onílé gogoro bus stop kẹ wá lẹ̀ lọ sí ìdẹ̀ra cinema hall ẹ béèrè lọ́wọ́ àwọn onímọ́tò àbí àwọn ìyá tó ń tajà ńbẹ̀ Tadeyo street number 7 ìdẹ̀ra cinema hall.

tó bá wá di ní ọjọ́ Wednesday tó ń bọ̀ ní ìlógbò ẹlẹ́gba town hall so mo fẹ́ pín kí lorúkọ ẹ̀ jẹ́ mantu àti oúnjẹ a máa pín sẹ̀mú fún àwọn opó 150 then a tún máa pín domi 150 gbogbo ohun tí mo ṣáà fẹ́ pín ó jẹ́ 400 ṣùgbọ́n tẹ̀yìn opó àti ẹ̀yìn àgbàlagbà bá ti dé àti wọ́n tó òòrùn oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ kọ orúkọ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láàárọ̀ yẹn torí pé orúkọ la máa pè tá a máa fi pín mi ìfẹ́ wọ́lùkọlù ẹ mọ̀ pé èrò máa ń pọ̀ lórúkọ jésù ó dára fún yín tẹ bá ti dé ìyànà era bus stop ní lagos badagry expressway ẹlẹ́ẹ̀ń lọ sí ìlógbò ẹlẹ́gba town hall ibẹ̀ nípàdé yẹn ti máa wáyé ní wednesday tó ń bọ̀ ní orúkọ jésù lẹ́kùn àánú kò sí fún ẹ ṣé wá rí nípa ti iṣẹ́ iṣẹ́ ti àdúrà àánú ẹgbẹ̀rún mẹ́jọ nìyẹn ẹ lè lọ sí abaranjẹ kẹlọ gẹ́ẹ̀tì ẹ ní abaranjẹ road alabama bus stop oyewole street kẹbẹ̀rẹ̀ ilé baba oyewole òróró kan wá wà ń sẹ̀yìn orúkọ ẹ ní àṣeyọrí wà á ṣàṣe ẹlòmíì kọ́lé ó ṣe gbogbo ẹ̀ kò ṣàṣeyọrí rí 15 nìyẹn ṣe wá rọ̀rọ̀ back to sender yẹn ọwọ́ ẹ̀ ti yàtọ̀ gẹ́gẹ́ bí olúwa ti sọ ìyẹn náà 15 ní sìn lórúkọ jésù yóò dá fún òróró àánú wà ìyọ̀ agbára náà wà ṣáà má gbàdúà pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717009 yóò dára fún yín ọkàn yóò sì balẹ̀ now ìwọ tí o fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́ account number church rèé 0069936107 access bank orúkọ tó wà ń bẹ̀ light of the living church lọ fọ́lọ̀ mi lórí tiktok orúkọ tó wà ń bẹ̀ prophet rotimi lè sọ mí bí o ti ń sanwó ọrẹ má jẹ̀ mú ìyìn rere tó fẹ́ fi ran ìjọ yìí lọ́wọ́ o ò ní wá ohun rere tì o ò ní rẹ́yìn láyé ọmọ rẹ yóò léwájú nínú ohun rere jésù olúwa wa àmì.

fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti Iwo Road tẹ́ ẹ bá ti dé Iwo Road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa Matthew láti àná o ni mo ti ń sọ àwọn nǹkan méjìlá tí Ọlọ́run bá fẹ́ rányàn sí ọ tó lè ṣẹlẹ̀ kọ́lọ́run ó tó lè ránìyàn sí ọ gbogbo èyí.

ìdánilẹ́kọ̀ọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ni àtàwọn ọmọ ọlọ́run tí a jẹ́ sójà nínú ọlọ́run la máa ń pàdé orí òkè náà mọ̀ wọ̀ ó ní jẹun o kò tó wá tá a bá ti ṣe tán àwọn tí wọn fẹ́ rí mi fún kánsẹ́lì mo máa ń rí wọn a ó máa lágbára ọjọ́ monday every monday ni lórúkọ jésù ayé rẹ ó máa gba ìyanu ó bá ń bọ̀ lọ́jọ́ sunday sáàmù òwúrò kan lọ́wọ́ mọ́ ọ̀sán kan lọ́wọ́ lọ́jọ́ sunday challenge ni máa wà ní ọjọ́ sunday ṣùgbọ́n ọjọ́ monday èmi è kúrò lórí òkè orí òkè mo máa ń wà every monday tó bá fẹ́ rí mi yóò dára fún un yóò ránu gbà ọ̀rọ̀ ẹ̀ dayọ̀ ọ̀nà sí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ mo rí òkè inú mọ̀ wọ̀ apátẹ́rẹ́ ni nílùú ìbàdàn ẹ bá ti dé wòrò ẹ̀yin ẹ̀ka wọ́n mọ́tò tó ń lọ sí iyedeji láti bẹ̀ ẹ sọ fún apẹ́ fẹ́ sọ̀kalẹ̀ ní apátẹ́rẹ́ ẹ ti dórí òkè lágbára ọlọ́run mo ń lọ sí jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ jẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀hún rí yá jọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dálé yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni dálé yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ àbẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kó ràn lọ sí jerusalem oore rẹ wà ń bẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mọ́rọ̀rọ̀ méjì lọ́wọ́ yóò dára fún fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ jerusalem wọ́n jọ ẹ̀mí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ o oore rẹ o ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 16 48 14 55 08 16 48 14 55 yóò dára fún yín ọ̀rọ̀ yín dayọ̀ bẹ́ẹ̀ ló máa rí o ti ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa.

0: 551-1110. Makwele Ekansi 0805-551-1110. Tabi 0706-677-1822. 0706-677-1822. Àwọn nọmba tẹ́lẹ̀ pé wá sí náà nìyẹn tẹ́ bá ní àwọn ìbéèrè kan tàbí fẹ́fẹ́ jọ sùn àbí ẹ ti ní experience kankan tó dẹ̀ yẹ pé ẹ ní clarity lo ẹ ní the clarity lórí ẹ ẹ máa pè wá ẹ já sáré gbé pè iná. Hello, ẹ káàárọ̀. O da e pe wa pada won ri lo e pe wa pada sori awon numbers ati pe fun ile kan doctor abire lowo yin le de gesi ile kan pe kini implications or effect awon kan woyin ti awon alaisan ati bi won se lori osise ilera se se kini awon implication mo fe ke so generally lapapo lori awon osise ilera
1: e se pupo akoko o wa lara nkan to nje ki awon onise to lera kan ma japa the japa syndrome ara pe won safe wani won safe pe ko si protection fun even in the workplace won ri awon hospital mi nsin ti o ni fence e de wanted go wa nbe loru so pe eni o safe. Ṣùgbọ́n ẹ̀ka tẹ̀ mú yẹn.
2: Ẹ̀lẹ́ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ kí lorúkọ yín ẹ má bínú.
2: Ẹ gbé tó.
0: Ewo ẹ ṣeun. Kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. À ń gbọ́ yín. Kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá.
2: Ìmí lọ́yìn látàkùrẹ́ mi o.
0: Ẹ ṣeun gan ni. Ẹ tẹ̀síwájú.
2: Mo ní gọ́fúnmọ̀ kan fẹ́ sọ ni mo ní pé kí ló fà á sí àwọn ọtíta wa ó yẹ kó máa ṣiṣẹ́ sí 24/7 bẹ́ẹ̀ torí ìgbà míì àwọn míì máa ní ìlera bóyá ọwọ́ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ so kọ́ bá dẹ̀ dé ilé ìwòsàn wọ̀ ní kò ní sí anybody wa ni wọ́n ti close so fọ́jọ́ kọ́ bá wa wo kọ́ bá wa bójútó.
0: Ẹ ṣeun gan ni wọ́n ti gbọ́ náà bẹ́ẹ̀ wọ́n á fi dáhùn sí dókítọ̀.
1: Ẹ ṣe sà fún ìbéèrè yín. Òyìn náà tún wà lára nǹkan tá à ń sọ nǹkan tún hospital fi lè di pé kán má ṣe iṣẹ́ ní wákàtí 24 ní ọjọ́ kan ó ní pé tí àwọn òṣìṣẹ́ yẹn gan tán bá pọ̀ tó láti ṣe iṣẹ́ yẹn òun ló fi lè jẹ́ pé wọ́n sọ pé àti close kò yẹ hospital máa close torí kò sígbà tí aláìsàn ò lè wọlé òyìn náà àti sọ tẹ́lẹ̀ pe àwọn tí àwọn òṣìṣẹ́ tó ń ṣe sí ní ẹ̀ka ètò ìlera wọ́n pọ̀ tó kí ìjọba jọ kan bá gbà wọ́n sí wọ́n ń ṣe bẹ́ẹ̀ sí o a mọ̀ pé wọ́n ti ń ìjọba wọ́n ti ń ṣe kọ́ ọlọ́run ràn wọ́n lọ́wọ́ sí.
0: Àmì dókítà ohun tá à ń béèrè ni pé ẹ sọ lẹ́ẹ̀kan yẹn pé àìní security tó ní ibi iṣẹ́ o ló ń jẹ́ kí àwọn implications àwọn àkọlù yìí tó lórí àwọn
1: òṣìṣẹ́ ẹ ṣe ara nǹkan tó lè fà ni pé ṣẹ́ẹ̀rí one máa kọ́ sọ pé ẹni tó bá àtàkì dókítà kan or nurse kan ọ̀rọ̀ yẹn kọjá nurse kan àti doctor kan tó ṣàkọlù ó ti ṣàkọlù sí gbogbo hospital yẹn tó ń tó jẹ pé tó fẹ ṣe ìtọjú àwọn aráalé wa tábà di kọlu èèyàn kan à ń kọlu hospital yẹn ni mo fẹ káàrí bẹ yẹn gbogbo gbà ó lè mo ti rí àwọn gbogbo gbà tó yẹ pé hospital gan láti close down torí pé wọn na ńgbà tí wọn na tó na dókítà wa kan gbogbo àwọn dókítà bẹẹ láwọn òṣìṣẹ mọ ó dẹ gbà ọ̀pọ̀ gbà àwọn èèyàn kan máa kú ní àárín ìgbà yẹn. So kan jọ nkan ko ọrọ yẹn kọjá pé olùyàn kan ẹni aláìsàn míì tí ìbá tó ń wá gba àìsàn bẹ yẹn ọrọ ẹ la ń gbégi lé yẹn kan jọ. So àwọn oníṣẹ́ ìlera tí wọ́n bá ti ní tí gbogbo kinní wọ̀nyí tó ń ṣẹlẹ̀ sí ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn fún wọn ẹlòmíín wà depressed post traumatic stress syndrome oyinbo niyan ati le psychological problem ni ẹru wọn rí àwọn tẹrù ń bàgàn àti lọbiṣẹ bóyá wọn ti gba lígi lórí tẹlẹ rí a máa wo kán má tún wá lọla ẹru tó bá ti rí pẹṣẹ gan ẹru gan a máa bàa pé àwọn pípé tún ti dé so ìyẹn gan dey affect.

0: ó dá ṣeun ṣe gan ni ẹ kábọ̀ padà mo rò pé ẹ gbádùn ara yín dáadáa pẹ̀lú bí a ti ṣe lọ fi ẹsẹ̀ rajó mo sọ fún yín lẹ́kan kí n tó máa ṣẹ́ mi mu wípé mo ti ní àlejò tí wọ́n máa bá wa ṣàlàyé bí a ṣe ń ṣe àṣàrò fún wa lórí ètò ti tòní kí n máa kí àlejò mi pàtàkì báyìí olúwa nífẹ̀ẹ́mi adésékò káàbọ̀ sórí àkọ́tun ètò ìjẹlẹ̀ wá torí pé odun náà ni kì í ṣe àmọ̀fólókò fún yín wọ́n ti bá wa ṣe oríṣiríṣi oúnjẹ bí ọbẹ̀ ni wọ́n ti ṣe fún wa tó bí ẹ̀mejì mẹ́ta lórí ètò yìí lónìí wọ́n tún ti wà ń bí tí wọ́n bá wa ṣe àlàyé ẹ̀ bí wọ́n ṣe ro àṣàrò arábìnrin olúwa nífẹ̀ẹ́mi adésékò mo kì í pẹ káàbọ̀ sórí ètò oúnjẹ ilé wa o.
1: ẹ káàárọ̀ atọ́kùn mo gbàgbọ́ pé dáadáa ni mo bá yín lénìí mo dẹ̀ tún fi àkókò iná kí àwọn ará ilé pé ṣé wọ́n tún ti ṣetán fún iná dídá ti ọ̀sẹ̀ yìí fún ní báyìí sátidé àwọn dádìwọ̀ lọ́bì kankan àwa náà a lọ bi kankan
0: ẹ má dá sọ bẹ àwọn bá àwọn kan wọn lọ pati lè ní
1: òpin ìrọ o ẹja jókòó sílé ká tún dáná fún dáàdì o torí ní monday tuesday a lọ bi iṣẹ a sáré sí àwọn oúnjẹ tí àwọn dáàdì sì lè sáré jẹ ṣùgbọn èyí tó jẹ ọjọ ìsinmi yìí tá à ń pè ní weekend ó yẹ ká tún lè gbé àwọn dáàdì débẹ ká se oúnjẹ tó yàtọ tó yẹ pé àwọn dáàdì àjọ tó yẹ pé wọn kàn máa kówó fún ọjọ ẹni alẹ ni gan a tún yàtọ nípasẹ oúnjẹ yẹn.
0: Ó dá ẹ̀sùn ṣùn gan ni arábìnrin olúwa nífẹ̀ẹ́. Mi adésékò ohun tí a fẹ́ sè gangan lórí ètò yìí òun náà ni àṣàrò àṣàrò elépo
1: rẹ́dẹ́rẹ́dẹ́
0: mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní àwọn ara lébìlì mọ̀ pé àṣàrò bá àná tí ṣe ń ṣe àṣàrò ṣèbí ká ti bẹṣu ni ká gbé kaná ni ká depo sí ni ká fata sí ni àbí ká máa fiyọ̀ sí ni ká fiyọ̀ sí kí ló tún kù kó ti gíná ká dẹ̀rù ká máa jẹ́ mo wá fẹ́ béèrè pé ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ bá wa ṣàlàyé tó bá sì jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ẹ bá wa ṣe àlàyé ẹ̀ bí a ti ń ṣe àṣàrò kí làwọn èròjà kan fi ń ṣe é lẹ́sẹsẹ báwo la ṣe kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ṣé iṣu ni àbótú nìkan mìtàn tó fi ń ṣe àṣàrò yàtọ̀ sí iṣu mo fẹ́ kẹ bá mi ṣàlàyé.
1: Ẹ ṣeun atọ́kùn lọ́pọ̀ ìgbà àwọn èèyàn mi máa ń rò pé bóyá ká ti da gbogbo ẹ̀ mọ́ra ká ṣe ní ṣàpọ̀ṣàpọ̀ síra wọn pé bóyá òun ni àṣàrò ṣùgbọ́n àṣàrò kọjá gbogbo wọn yẹn o kì í ṣe pé ká kàn tiẹ̀ ṣe bó ṣe wò wá ká da gbogbo ẹ̀ lúra wọn rárá ó kọjá gbogbo wọn yẹn màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí oríṣiríṣi àṣàrò tí a ní ṣé àwọn àṣàrò yìí kì í ṣe oúnjẹ Yorùbá nìkan o kì í ṣe oúnjẹ ìlú kan nìkan tàbí ìlú mi tàbá wo òkè òkun gan àrípọ̀ wọn jẹ àṣàrò lọ́hùn ní ìgbò ni wọn jẹ kàlàbá ni wọn jẹ oríṣiríṣi àṣàrò dẹ wà bàṣẹ ní àṣàrò oníṣu láàní àṣàrò ọlọ́gẹ̀dẹ̀ láàní ẹlòmíì gan ṣe ọmọ kúkú dùkú èyí tí wọn ń pè ní potato wọn tún fi ń ṣàṣàrò eléyìí tó tún jẹ́ kékèké irish potato wọn fi ń ṣàṣàrò bẹ́ẹ̀ náà la tún ní àṣàrò lambo èyí táwọn míì máa ń pè ní kókò tàmọ̀ sí kókò yam oríṣiríṣi àṣàrò la ní ṣùgbọ́n èyí tá a fẹ́ sọ̀rọ̀ nípa lé lórí ní ti tòní o òun ni àṣàrò iṣu òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí.
0: Àṣàrò iṣu la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kẹ́ ṣe padà bá wa ṣe àlàyé bí wọ́n ṣe ń ṣe ti kókò ti ọ̀gẹ̀dẹ̀ ti gbogbo ẹ̀ ó dà ṣeun gan ni. Nígbà tí wájú òdì mọ̀ báyìí pé àṣàrò ti oníṣu ni a fẹ́ ṣe àlàyé ẹ̀ fún àwọn ara ilé lónìí ǹjẹ́ wá lè bá wa ṣàlàyé báyìí lẹ́sẹsẹ àṣàrò oníṣu yìí ṣé ta bá ti rí iṣu ta bá tẹ̀ ti bẹ́ ká fọ́ ká ge wẹ́wẹ̀wẹ́ ká kó sí kòkó ni ká depo lù ká da bàtà lù ká da yọ̀lù ká da àlùbọ́sà zàbò nìkan ẹ̀ bá ṣàlàyé ẹ̀.
1: Ẹ̀ṣọ̀n wo ló tù ú àṣàrò oníṣu ó gbọ́gbọ́n kò ń ṣe nǹkan tá a kàn lè ṣe bó ṣe wù wá bígbà tí wọ́n sọ pé wọ́n ṣe concussion rice àwọn míì máa ń ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà bí òun ló fà tó jẹ́ pé àwọn ọmọ wa ò fẹ́ràn ẹ̀ àwọn baálé ilé mi wá ní wọ́n ń jàṣàrò torí ọ̀nà tí àwa ìyá gbà ń ṣe fún wọn ni ṣùgbọ́n nílé tí a fẹ́ gbé wa dé lórí bí a ṣe fèsì àṣàrò oníṣu tèmi tá a fẹ́ gbé wa débẹ̀ yìí táwa náà ká ti bọ́ sí kíṣìn báyìí ká ti ya máa ṣe lẹ́sẹsẹ nítorí pé lẹ́yìn ìgbà tá a bá ṣe àṣàrò tèmi fún àwọn dáàdì wa àbí àwọn ọmọ wa a rí pé wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa bèrè fún àṣàrò tó jẹ́ tó bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n máa pe kinní kan ní timetable for food ìyẹn ni pé bí a ṣe ń da tó yẹ pé ó lè jẹ́ àṣàrò gan làwọn ọmọ fẹ́ jẹ́ ká máa ṣe fún wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àti ní gbogbo ìgbà so ta bá sọ̀rọ̀ nípa àṣàrò oníṣu àwọn kan tá a fi ń ṣe é ó pọ̀ bí ọwọ́ ikú bá ti mọ mo máa ń jẹ́ kó di mímọ̀ pé ibi tọ́wọ́ ikú bá mọ la fi ń họrí mọ ṣùgbọ́n ibi tọ́wọ́ ikú bá mọ ló fi ń họrí mọ ṣùgbọ́n àwọn nǹkan tí èmi ní gẹ́gẹ́ bí èmi ṣe máa ń ṣe àṣàrò oníṣu tèmi òun ni mo fẹ́ jẹ́ kí àwọn ará ilé mọ̀ ní ti ọ̀sẹ̀ yìí kí làwọn nǹkan yìí àwọn ni iṣu tá a bá fẹ́ ṣe àṣàrò oníṣu a rí pé iṣu ló jẹ́ kókó ikan to wa ninu eronja to wa ninu asaro onisu yi isu wa o le je isu tuntun o le je isu egbe sugbon emi mi o ke nfe isu tuntun tori isu tuntun ko ki tu dada adipo si ma ni to lara o si ma yo bi o se ma je kori yen ko ni je o de be sugbon to ma tin bo si o ti kuro ni isu tuntun to tin lo si isu egbe die die to ti gbogbo to e tin famora iru isu yen lo da lati ma fi se asaro lopo igba ta ba ti wa wa isu wa a wa rodo ni won ba be o de je pa wa ta nja ta sugba re pa atajije na ko poju atajije pupoju ko dara nkan ti won ba tin se to ba ti poju ko da ma wa rodo ni won ba isu ti a fe se yen rodo to ma le gbe a ma wa alubosa ati tatashe a ma wa sile bi mo de se nso e na to ba ye pe a wa ni to sibi ta ti le na won gbo awon kan e je ka ma mu lese ese be na ni panla mo feran panla panla nigba mi tin ba lo panla mo le lo ja ro gbigbe ton tin yan a mu a de le lo mejeji na papo iyen ni pe bi owo ba se ri si lowo wa bo de je pe a ni panla bo de je ja gbigbe awon eja oniyo na ni ka wa sita ponmo mo feran ki ma fi ponmo na sinu asaro mi ponmo be ni a inu eran awon inu eran
2: ninu asaro ina
1: be ni o atokun awon inu eran bi kini leyi ti emi feran mo feran shaki mo feran edo foko ati rada about ninu eran ibi ti mo feran lati ma fi se asaro mi niyan be si ni ede ede yi mo le ku lopo igba to ba de wu mi mo le fi si lodidi be sugbon ti ba be fi si lodidi ma ri daju pe mo yo ori e nibi ti o ni egungun yen ma mu dari pe ma ri daju pe mo yo kuro he sugbon ti ba fe ku ibi to ti ma pokuta yen ni mo ma se kuro be ni a ma wa iyo iyo wa ni eleyi to ma to ti o ni je ko ja tori ko ni dara ka lo gbogbo awon eroja won yi sinu asaro wa to ka wa lo ba ko ni da rara then a ma wa awon ohun ise be to ma mu obe dun yin ta pe ni seasoning cube a ma wa be ni epo pupa e gbo le kon gba ti emi ati atokun ta so pe asaro elepo rede rede a ma wa epo pupa ki se pe ka ma fi ke yo na o pe boya ka ma wo pe a o ti fe tan ka wa ma fi egbe kera na ka le to si rara epo ogbudo dun sugbon ko tu gbudo poju be si ni a ma wa ugu ati efirin bo de je pe ugu lani bo de je pe filani sugbon emi mo ma fe kin lo ugu die efirin die lati fi soju e nigba ti a baba se nsasaro yen lo a ma mo ba ta ma ma fi si
0: o da e se nso gan ni pelu be ti wa ba se alaye eroja mo sakiyesi kokun lekan nipa ti oro ata eni rodo ati tatashe se o pon dodon ke eyan lo rodo ati tatashe nitori won ra won kan te pe atakuku no ma nfi si asaro won tabi atagbigbe se ko dara to ni abi oju o le fi wo
1: en to ba fe lo atagbigbe o le lo na sugbon emi o mi o feran atakuku ati wi pe atakuku ko ki n gbe asaro ko da nipa ti je pe a kan fe se nkan
0: ki n gbe adun
1: e adun eyo ko ni je ko wu awon mo wa gun ko ni je ko wu ba lele wa sugbon to ba de je pe rodo lowo wa ka atalubosa le ra sugbon tata se yen ati rodo yen pelu alubosa won ma gbe adun eyo inu wa gba ma dun awon ko to nsise nu agun ma dun pe ikan to nbo yi tinu ife gba yi ikan to dara ni
0: o da e seun seun gan ni igba te ti wa ba wa se alaye awon eroja ti a le fi se asaro ilepo rederede se le wa ba wa salaye e lesese bi won se ma si e
1: e seun atokun a isu wa yi ta ba ti ni boya awu ni le wa ni o a lo ra loja ni o a gbudo kokko fo na ka fo eyin e awon yepe eyin e elomi ma so pe alejo yi ma ti o ma ti ni tiju ki se pe eyan ni tiju leleyi tori pe ta ba ti nbe seyan mo pe a ma kokko fowo wa dimu leyin ta ba ti wa fowo yepe yen dimu ta ba nbe si lo yen se mo pe a tun ma fi owo yepe yen a tun ma fi gbe seyan leyin gba ta ba ti ho epo etan so mo ma feran ki kokko fo eyin isu mi ti ma ti fo ti ma re pe o mo o ti kuro ni yepe ti kuro lare a wa mu a wa ge bo ba se wu wa sugbon emi lopo igba mo ma like nge si cube size ki rora ge kekeke ti oni to biju to ba ti to biju ko tu da bo ti oni to bi ta tete jina a mu a ho isu wa a ge ni kekeke ta ba ti ge yen pa ti fo eyin isu wa ko so pe ka ma fo isu yen na leyin igba ta ba ge o a tun mu a fo a le fo to gba meta tari pe yepe ti kuro lare tori ko ni da e mo ta ba ti soro onje imototo o se pataki gege bi mo se ma so lori eto pe imototo ohun lo bori arun gbogbo to ba ti doro nkan ta ma fi sun eje ka je ki imototo ko se gunmo ehe ta ba ti wa se beyen ton se wa mo isu yen o arora ko sinu omi se egbe kan iyen ta ti san ta ti mo pe omi ta fi san keyin leleyi to mo yen a le rora ko sinu ike ka rora de pa o ka ko sinu omi to ra awon isu mi ma tete n pupa ta ba de fe ko ri be ara ko sinu omi yen omi yen ko ni je ko pupa awa mu rodo wa ati alubosa ati tata se yi a mu a lo ni nilo pe ko ma kuna ni o lilo be ni pa fe fi se efo a rora lo be ni sisa asa se a mo pa nla ati eja aro ti a tin yan yi tori pe ka le ri aridaju pe awon eja yen mo ibi ton tin yan won amo lopo igba ategun ti le fe ye pe si a wa fe ande pe lati le ron fa lati yo egungun e a mu omi gbigbona arora da si a ba ti do ngbe sa fi yo kekere si iyo kekere yen o ma npa awon kokoro abi germs o si wonu e o ma npa kokoro to ti sumo apa a de gbon won sita awa ngbona ati je ko tun ro na awa mu ayo ngbona e dan eh atugbudo ma shakie sala ta ba tin dano awa fomi tutu si ta ba ta fomi tutu si enu mi tutu ye la ti wa ma yo eyin eyin dudu yen ayo sonu awa ku eja yen gangan nikan awa mu ayo egungun ta ba ti yo egungun awa ra pin die die a pieces e a ko sinu abon miran ka de ma gbagba ta wa na ta ti blend yen a ko kuro nu blender ati ko sinu abon ta ba se ko be o ma nje ki ino dida ko rorun fun wa mo ma feran ki kokko se awon kan mi ti mo fe fi dano kin ti gbe si ori tabili kin rora ma nawo gan eyi na lo de da to de ma nje ki kan rorun fun yan be ni ede wa yi gege bi mo ti so saju a le ku to ba de wa yo pe lo didi ni a le ise ori eson nitori oku ta ti pe omode e mo ibu gbagbalagba pi kini yen ko ma lo so won lona fun ko ma lo gun a ku tabi ka ko ka te san kaashan to ba ye pe se la fe ko si won mo pe se la fe ku ka la le daju pe ede yen o je ede to mo sugbon a ni le san tori pe a fe ku ni ko ma lo ma le mo nkan ta fe fi ku sugbon epo pupa wa yi ko de je epo gidi awon epo mi wa awon won a ma dudu loju te ba da sa saro kaka to ye ka saro ma pon ni se la saro wa dudu iyen epo yen fi won pe epo ti o dani ugo ate firi wa ina ko ati mo ati san ni kekeke ni o ki se pe a fe fi so begun si o kekeke ka kon fi se oju e ati wi pe a mo pe ugu ati efirin o sise daada alagun ara so ugu wa e amu die efirin amu die bo je pe yo kan la fe lonu e arora mu a san a ge si wewewe akosun abon kan bo de pe mejeji na je die die biru emi ba mo feran mejeji die die ma rora ge si wewe ma de ko gbogbo papo soju kan se wa mo inu eran wa yen won ni pon mo o inu eran ma mu ma san dada eyin e mo round about bi mo ba ti ma fi ma fi yo so mi ma fi fo ma ton e si ita iyen ni inu e ni bi to ti ma ni rokun rokun ninu ma mu ma fo dada ma fo shaki ma fo be ha so da won yepe to ti wa ninu shaki yen a le gun sita ma fo be ma fi ha inu pon mo mi ma fi ha iyen ma fo pelu kankan a mo dada kin se pe ka wa fi o mo si o pe tori pa fe ko mo rara a ri daju pe awon pon mo wa ati eran wa pe mo ko ma loko tani ta ba ti wa ri pe mo awa ge si kekeke akoko awa mu pot wa yen koko ta fe fi danu amu a se kini akoko san tori pa ti fo sibe yen so pe ka ma san o tori nigba ta gbe si bi ta ngbe si amo kokoro to tin rin mo amu a fo tabi ka tu san awa ko eja yi akosi ninu mo mi pe a ma ko inu eran ati pomo e akosi ninu awa rora fi yo die si ati a bi a magi a fi magi die si awa de pa a fo mi die si se ri omi yen ma yi danu o na a ma fi se asaro wa yen to ba ti wa jina tari pe pomo ati eran ti jina amu akojade se wa ri omi eran to wa nbe yen to ti wa nu pot yen e ma da da danu e ma de ja da sabo e fi sile sinu pot yen e wa le mu pot mi to de ye pe bi ya ru awon ti won ni pot ni oke o e le mu ke da sinu abo kan ke wa gbe pot yen ke wa mu tori nkan to je kin fi so be ni pe a fe kokko din ata ti a ma fi se asaro e ni o mo yo pe a de ti mo pe inu pot yen o ti ma tutu bo to ba ye pe a fe da sinu abo kan abo yen na ati san a mo a da omi eran yen si a wa mu pot yen a le fo pelu omi ka ri daju pe a fo a wa sese wa gbe kanu to ba ti wa gbe a wa rora da epo si tori ko ni da ki epo pato mi ko ma tabara tori o le se akoba fun ago ara wa tra ti wa da epo yen sinu isasun ayen to ti se loju to ti gba die ko ni gba pupo a se gbo gba die a da alubosa wa ta ti blend ati rodo ati tata chin yen a le kokko da alubosa die sinu e ta ba ti da alubosa die yen ta ti shop ta ti cut segbe kan a da sinu e ta ti re segbe kan a da sinu e a se wa da ata tomato ata sese ta ti lo papo yen a wa da si a din papo a fi yo die si a fi magi die si iyen to ma ton a de rora mu ede wa ta ti ku bo de pe ni o de a ko sinu e a wa mu awon eran wa ta ti geyin ati pon mu ata ti bo yen a wa da si ta ba ti wa da si a wa fi catfish wa yen pe catfish o ma nle tomato o nikan la kokoko ko si pa lawon yen o ma nro e je ka si dawo eduro sugbo catfish yen ati ko si a wa rora da omi eran yen a da si se catfish magi die sinu ata ati magi die die na sinu omi eran o mo pe die die so that a le to o ni dipo ma poju ta ba ti wa do mi eran yen si a wa ma fi omi die si tori omi eran yen ko le gbe isu yen jina a ma wa fi omi die si e ma gbagbe epo ti ati da si nisa la fe fi sasaro yen o e ma je ka rara ma yi ka ma ro e je ka lo epo to ma to to de ni poju te pe nigba ta ba ta sasaro ba ma jina rederede lo ma je
0: se pe wa funfun
1: ara o rara o a wa mu isu yen a wa ko sinu e
0: lẹ́yìn ìgbà tẹ bá ti da tán bá ti da ogbó èròjà yẹn sí tómi yẹn hó àbí.
1: O tó ti hó a mú iṣu yẹn a kò sínú yẹn ta ti gé ta ti sàn sí ẹgbẹ́ kan ara kò sínú ẹ̀ ta bá ti wá kò sínú ẹ̀ a dé tó bá ti wá sè fún bí 15 minutes a ti mọ̀ pé iṣu wa yẹn bírú iṣu tí mo sọ lẹ́kọ̀ọ́ yẹn báyìí tí kì í ṣe iṣu tuntun iṣu tuntun máa tètè ń jiná ó lè jẹ́ bí 10 minutes àbí 15 a ti jiná tán ṣùgbọ́n tó bá yẹ pé irú tó ti ń bọ́ sí iṣu ẹ̀gbẹ́ ṣùgbọ́n tí kò tí gbẹ púpọ̀ tí ò tí gbẹ púpọ̀ jù tó bá ti tó bí 15 minutes a ṣí a tèsì àwọn kiní tó ti wà lára ẹni tó ti ń ṣe mọ́ ẹ̀ a tèsì tó bá yẹ pé ó sì nílò àwọn iyọ̀ díẹ̀ díẹ̀ ibi tá a ti lè fi sí ni àti wàá bu èdè mìíràn sí ṣá mọ́ panla ta kó sílẹ̀ lẹ́ẹ̀kan tó lóòrùn nìkan lókùnú èròjà wa àwa mú panla àwa kò sórí ẹ̀ tá bá ti wá kò sórí ẹ̀ àwa mú iṣu wa dé padà tó bá ti lè 5 minutes after yẹn tó ti make ẹ̀ ní 20 minutes àwa mú a rọra fi oúnjẹ ológun ni o bó jẹ́ nǹkan bá wà á rọra fi máa ro iṣu wa yẹn a lè fi ge ó lè jẹ́ àwọn ṣíbí tá a fi ń ro nǹkan lé ara máa fi ge díẹ̀díẹ̀ sínú àṣàrò yẹn irú èmi báyìí mi ò like kí àṣàrò rírọ̀ kùnrùnkùn kan lọ gbogbo iṣu mọ́ rárá o mo máa like ṣe rí iṣu yẹn nínú àṣàrò máa rọra fi ge díẹ̀ ní ta bá ti ń ṣe báyìí àṣàrò yẹn gan omi àti máa tick a ti máa ṣe mọ́ra a ti máa kí mọ́ra ta bá ti wá ṣe wọ̀nyí tán a ṣẹ̀ wá mú ugu àti efirin èyí tí a ṣe yẹn àwa kò sí ojú ẹ̀ láti fi ṣojú ẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ ta bá ti kò sí ojú ẹ̀ a kàn mọ́ a rò papọ̀ ìyẹn a lè jẹ́ kó steam fún just like 1 to 2 minutes àṣàrò wa ti jiná gbogbo ẹ̀ ti ṣe bóde yẹ pé ó wà ká tún fi àwọn nǹkan míì sí a lè fi sí ṣùgbọ́n àwọn nǹkan tí a ṣe ni kò ní jẹ́ kó pọ̀ jù torí àwọn oúnjẹ mi tọ́yọ̀ bá ti kó nǹkan púpọ̀ sí ju ẹ̀mọ́ adùn láre tí ó lè tibẹ̀ kó lọ kóró tẹ̀bá wo lọ́pọ̀ ìgbàrú àwọn tó ṣe jọlọ́ fra ẹ̀sìn nísàn á kóríṣiríṣi kóríṣiríṣi kàkà kó yẹ kó dùn abẹ̀ sí ni máa kóró torí àwọn nǹkan yẹn ṣe pọ̀ jù ṣùgbọ́n ta bá fẹ́ ṣe lọ́nà tí àwọn ọmọ wa àti àwọn baálé wa ta àbáwọn ọ̀rẹ́ wa ta fi gbádùn ẹ̀ bí a ṣe sọ ẹ̀ bẹ́ẹ̀ gẹ̀lẹ́ lórí ta bá dẹ̀ ti ṣe bí eléyìí tán ká ya ká bọ́ síta ni ká ṣọ abọ́ wa ká bẹ̀ sí ni máa bu àṣàrò bó ṣe wà.
0: Ó dára ṣanṣan gan ni arábìnrin olúwani Fẹ́mi Adésíkò pé ẹ bá wa ṣàlàyé ẹ dáadáa mo lérò pé ẹ bá yẹ ṣàlàyé ẹ gọ́dà pé kẹ́mi kan kí n máa ṣe báyìí báyìí ni lórí ètò mo lérò pé ẹ̀yin aráalé ẹ tún ti rí ẹ̀kọ́ mìíràn kan ṣe ti rí pé àṣàrò ó kọjá pé kàkà sáré gbé sí port ká depo sí ká da àtakùkù sí ká kó dẹ̀ jiná bẹ́ẹ̀ ká sọ ká bù wọ́n ti ṣàlàyé ẹ̀. Ṣànkù wọn tún sọ fún alẹ́ kan wípé àwọn àṣàrò ta ní poríṣiríṣi ẹni tí ọ̀gẹ̀dẹ̀ wà bí ti kókó wà
1: gbogbo
0: ẹ̀ náà la ṣe máa ṣàlàyé ẹ̀ fún yín lórí ètò yìí nítorí ìdí tá a ṣe gbọ́tò ìkàlẹ̀ wípé ká máa kọ́ra wa bí wọ́n ṣe ń se àwọn oúnjẹ lóríṣiríṣi ó dáa ṣe ń ṣe gan ní tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò oúnjẹ ilẹ̀ wa fún titun ní àlejò wọlé Anifemi Adesekun mo lérò pé tí bá tún pè yín máa jẹ́ mi lórí ètò yìí ó dáa ṣe ń ṣe gan ní pé mo pè yín ẹ jẹ́ yín lórúkọ olótú ètò yìí Mojisola Oladele lórúkọ Giwa Ìkànnì Ìtawà yìí dókítà Ezike Akunde lórúkọ ọlọ́wọ́ Bọ́tìnì mi Ogun Òde Ayọ̀bami àti lórúkọ èmi ọmọ yín olólùfẹ́ yín àyòyìn ọ̀rẹ́ yín àbúrò yín Blessing Aroke ló kí n pé ọjọ́ mẹ́jọ ló dà lórí àkótún ètò oúnjẹ ilé wa o títí dìgbà náà kọ́ àtẹ̀mí àtẹ̀yìn a ò ní fi ẹnì kọ̀ọ̀kan ṣe àwátì o ayọ̀ àti àlàáfíà a máa fi bára wa pàdé tó bá ní ohunkóhun tẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò nọ́mbà mi rèé 0702509-2882 lẹ́ẹ̀kan sí 0702509-2882 ó dàbọ̀ tún dìgbà kan náà.

0: ṣiṣẹ́ ni tolúwa.
1: Rírọ̀ ní tènìyàn, ṣiṣẹ́ ni tolúwa ọba.
0: Àmọ́ bẹ́rin bá jẹ́ bí oyó o.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ń tún mọ àyájọ́ ọjọ́ òní. Mo tún mọ àtúbọ̀ ní ètò tòní.
0: Bẹ́rin bá jẹ́ bí oyó.
1: Tí wòlíì bá ti ń gbàdúrà àbí tí èèyàn bá ti ń gbàdúrà nínú ilé tí wòlíì kan bá ti wọlé wá ẹ mọ̀ wípé.
2: Àdúrà àti gbà ni.
1: Àdúrà àti gbà.
3: Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀làdìyẹ bá yẹ olè wá.
1: Ọ̀gá mi kan sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n wá láti ìlú Ìbàdàn. Àwọn náà tún wá yọjú sí mi nílé agbára lónìí. Àwọn ojúlùmọ̀ wa ni. Láìpẹ́ láì jìnà ẹ ò máa gbóhùn o. Wọ́n kì yín kú ilé kẹ́tún gbọ́ àwọn ti Ìbàdàn. Ọ̀pẹ́tẹ̀ ọmọ Ìlọ̀gẹ́ ọ̀tẹ̀ ọmọ bàbá kánsẹ́lò ojú ẹlẹgba ní ìlú Tésìtì lórúkọ tèmi. Tí bá sọ pé Tésìtì máa ní UTE
2: United Towards Excellence.
1: Excellence. Yes, àwa òtẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. A mọ nǹkan táwọn Ìbàdàn ń pè tí wọ́n lọ́hùn. Àlàkẹ́ Akẹ́wì. A ò rọjọ́ múso lókun pápápá kí lo ní fún wa lónìí.
2: Afẹ́sọ̀ lórí àṣìṣe. Gbogbo aráalé mọ kí o ìbá fọlọ́run ọba ọba mi àájìkì ọba mi àájìyìn ojàre. Mo ṣèbà àgbá ilé o ìbá ọmọdé lẹ́mú ni ẹ̀wá nǹkan fìdílé ẹ mọ́ gbọ́ dídùn ẹnu mi. Àṣìṣe la ó sọ̀rọ̀ lé lórí ẹ mọ́ tẹ́tí sí mi. Àṣìṣe kò túmọ̀ sí pé ó jẹ́ aláìlóye kò túmọ̀ sí pé ó lọ́gbọ́n tàbí làákàyè ojàre. Àṣìṣe túmọ̀ sí wípé ojú ọmọ ẹ̀dá ènìyàn. Àṣìṣe túmọ̀ sí wípé ó gbìyànjú nítorí ẹni tí kò ṣohun kankan kò lè ṣàṣìṣe. Àṣìṣe ní ilé ìwé fi ń kọ́gbọ́n sí ni. Àṣìṣe níbi iṣẹ́ ó ń kọ́ alọ́gbọ́n sí ni. Àṣìṣe ní ọ̀nà tí ìrírí fi ń tọ́ wa sọ́nà ojàre. Bí a bá ṣubú kákọ́ láti dìde ni. Bí a bá ṣàṣìṣe kákọ́ láti ṣe dáadáa. Òpópónà àṣeyọrí kò ní ṣí tí ò bá ní àmì àṣìṣe lórí rárá. Gbogbo ọgbọ́n ni a ti kọ́ láti inú àṣìṣe tí a ti ṣe tẹ́lẹ̀ ni. Má ṣe jẹ́ kí àṣìṣe dí ẹ̀wọ̀n ọkàn rẹ. Jẹ́ kí ó dí ẹ̀kọ́ fún ọ̀la rẹ. Nítorí igi tó ga jùlọ ni a ti fi òpó àdágé ojàre. Yorùbá sọ pé àṣìṣe ọmọdé ni a fi ń tọ sọ́nà. Nítorí náà kí a má bá bẹ̀rù láti ìyànjú ni. Kí a sì máa kọ́ láti inú ohun gbogbo ọ̀rẹ́ mi. Àṣìṣe kọ́ ni ìparun. Àṣìṣe ni ìbẹ̀rẹ̀ ọgbọ́n. Ọlọ́run á fún wa lọ́gbọ́n láti lo ilé ayé wa ojàre.
1: Ọlọ́run á fún wa lọ́gbọ́n láti lo ilé ayé wa. Ọ̀làkẹ́. Ẹ ṣe ọmọ wọn ní ìwò òdìdẹrẹ ìwọ ìwò bàbá wa náà tún wa bàbá wa ẹ jẹ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni àwọn àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ láti ìlú Ìbàdàn bàbá.
4: Ẹ káàsán o gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa etí tí ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di etí náà ò dẹ̀ ní gbọ́ ìbànújẹ́. Orúkọ tèmi ni Yemi Adégòkè tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Cool. Ní agbára Ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín wa.
2: Ẹ
4: ṣe o.
1: Mo fẹ́ kí àwọn èèyàn kan gbóhùn bàbá wa yẹn ni wọ́n yọjú sí mi nílé agbára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni wọ́n láti ìlú Ìbàdàn. Ẹ ṣe mo dúpẹ́ o. Oríire ni kí gbogbo wa ká bímọ kí ọmọ ó ṣoore fún wa.
0: Ọjọ́ nítorí náà yanranyanran.
1: Ọjọ́ náà rèé bí àná yìí ẹ̀yìn àti bàbá mi dúró dọ́lá àbí.
4: Ẹ̀gbọ́n mi.
0: Oòrùn ní dẹ́pà ilẹ̀kẹ̀ wọ́jà.
1: Ẹjọ́ mo ní ẹni bá mọ sí ń jẹ yóò mọ kóró ẹ yọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìgbín kan ò ní kéré kó má nílé lórí. Ọ̀gẹ̀dẹ̀ tó lóun yóò ga dé ojú ọ̀run ni gbogbo aṣọ rẹ̀ ni yóò fàyà
2: pẹ̀rẹ̀pẹ̀rẹ̀.
1: Bí ìyá bá ń jẹ ẹyẹ àdàbà títí bópẹ́ bóyá ẹyẹ àdàbà yóò dẹlẹ́wàá. Owú lọ̀rẹ́ alágbẹ̀dẹ, ọ̀bẹ lọ̀rẹ́ alápàtà, ọ̀sẹ̀ lọ̀rẹ́ alágbàfọ̀, bírò lọ̀rẹ́ ọmọ ilé-ìwé, abẹ lọ̀rẹ́ oníkọlà, bíbélì tẹrí yẹn lọ̀rẹ́ kìrìsìtẹ́nì, kùránì lọ̀rẹ́ mùsùlùmí òdodo, epo ní bàṣírí àkàrà, aṣọ ní bàṣírí ara, ọ̀rá bàṣírí búrẹ́dì, olorun oba ni basiria wa omo ti e eh ise ri awa te ri yen eh ki ewe te ri yen lo n baturu eko o
2: be ni
1: olorun lo n bo asire wa
2: be ni
1: ki olorun oba dakun dabo ku bo asire bo
2: ami
5: won mi sori kini o
1: iwe mimo iwe oni wasun lo ni ko da
2: ki okunrin ma dagbe
5: wa wi pe o eyan le
1: eh awon oga mi awon lo ko wa nse nipa pe an gbe ya foko an gboko faya yi
5: owo dano
1: we bibeli we oni wasu ori kene sekesan oni ko da
2: ki okunrin ma dagbe be si ni ko da ki obirin nikan ma dagbe
1: yusuf se won dagbe ni olowo otun mi
5: ilu oni binu owo dano
1: opo eniyan lo ndagbe and ti o de je nkan ti o da opo eniyan lo ndagbe ti o ti je nkan ti o da e ma gbagbe to ba di ago mokanla ku iseju me dokun won na mi ni ise kan o awon ijo ccc to wa ni ilado won di je dan kin je
5: e ba yo mi e ba la ti a kemi laye awo ma mo si ka ma
1: asiko ti a wa yi oga mi ki se asiko ile okunrin ndagbe o
2: Bẹni
1: ki se asiko yi ni obinrin ndagbe bi e se ma nso Olorun iwo okan le ku
2: Bẹni aya le ku ki se ope aye
1: ki se opin aye iwo to ba mo wi pe o ndagbe o loko lododede abo ni yawo lododede pemi o ka je sose omobinrin kan wa omo luabi ni ni won gba temi mo omo luabi ni o ni shedani tailor ni ko tu wa ogun lo nta iwo to ba mo wi pe o nwa omo benin boya to je pe ko ti bi rara bi ko bi ju eyo kan e pe wa ka jo so asoye ori re re fun gbogbo eyan okunrin te yin wa nta te nwa iyawo ka ba o to so wi pe eyan kan da ati tese wo ati wa die

0: àwọn ará ìbàdàn ẹ̀yìn bóyá jẹ́ wọn pé èmi àwọn kan sọ wọn níní àṣà bíbá ọ̀tọ̀ tàkókò ọ̀tọ̀ tọ̀wọ̀ ọ̀tọ̀ irú ìlú mi báyìí wú tẹ́ni mí àwọn òṣogbo àbí wọn mi ò mọ ṣé irú ẹ lè wáyé lọ́dọ̀ yín nílùú ìbàdàn tẹ́tí wá.
1: Ìgbà ló tó dé là ń lo ìgbà tó dé o.
0: Olórin kan ló sọ bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ní àṣà Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ àmúlùmọ́ láti wọnú àṣà kí ni wọ́n ń pè ní opó ẹni tí ọkọ rẹ̀ papòdà gẹ́gẹ́ bí àṣà Yorùbá a ò gbà Yorùbá ò gbàgbọ́ pé èèyàn máa ń kú wọ́n á ní orìnrìn àjò ó papòdà ó ṣípò padà ìgbàgbọ́ wa ni pé tí ọkọ bá ṣaláìsí ìyàwó rẹ̀ ó ní àwọn ètò tó máa ṣe nínú ètò yẹn ni pé a wà nílé a wà ní ìyẹ̀wù fún iye àwọn ọjọ́ kan tàbí iye ọ̀sẹ̀ kan tàbí iye oṣù kan ṣùgbọ́n nígbà tó ti wá di pé èké ti dáyé tábà ti dé apòmù àti wá gba àṣà aláṣà àti gbà wọ inú àṣà wa tẹ́lẹ̀ rí kò sí nínú àṣà wa pé kí ìyàwó jáde títí dìgbà tó bá jáde lé opó débi tí ó fi máa sọ pé òun ń ta aṣọ pé òun ló ń ṣe máa ṣe ètò tí ó fi máa ṣe ẹyẹ kẹyìn fún ọkọ ẹ
0: ẹṣẹ
1: kò yẹ kó rí bẹẹ.
0: Ẹṣẹ ẹtún ẹran tí ìlú yín lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹni tábà ti wọ apòmù à á sọ pé.
1: Èké ti dáyé.
0: Èké ti dáyé àbí ká sọ pé ní ọ̀dọ̀ wa ń bíbẹ̀ à á sọ pé obì ti dé. Ìjàrẹ́ obì ti dé ìjàrẹ́ torí tiwa nìyẹn ọlọ́run bá wà pẹ̀lú yín ẹ ti mọ̀ pé torí ẹ̀yin tẹ́ wà ní apá ọ̀yẹn tẹ́ bá ti sọ̀rọ̀ wọ́n á ti mọ̀ pé. Èmi náà wá wò ó mi ò mọ lẹ́ṣà tí wọn àlàkẹ́ lẹ́ṣà tí eré àdúrà kò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa káwọn èèyàn má sọ pé akọ àwa là ń dá sọ̀rọ̀ yẹn jẹ́ kí wọ́n dá sí wa
2: 08055 3 1 4 08055 3 1 4 oníkẹ́fì pè wá.
0: Báwo ló ṣe rí ní agbègbè tiyín àwọn tó wá láti ìbàdàn tó ń kọ̀ wá yọjú tó wá pé àwọn ń gbọ́ glo yìí àwọn sì fẹ́ máa ń gbé báwo ló ṣe rí ní àsìkò lọ́wọ́ lé ní agbègbè tiyín lọ́hùn-ún báwo ló ṣe rí.
2: 08055 3 1 4
0: Alakẹ́ Akẹ́wì yọ ní surprise ṣe mo dúpẹ́ o mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa pátápátá kí Ọlọ́run bá kí ó wà pẹ̀lú wa mo sì kí bàbá wa bí sí àkàndé bí kí tán wà. Hello. Network yẹn ń ṣe bákan.
2: Hello.
0: Kò tí ẹ ti kò wá. Wọ́n gbìyànjú 08055 3 1 4 Hello. Ẹ sún sẹ́yìn di rédíò yín.
3: Hello.
0: Ẹ ṣe sá. Ọmọ ya jowó láti ìlú Aládé.
3: Bẹ́ẹ̀ni nǹkan burúkú gbáà ni kì í ṣe nǹkan tó bójú mu. Gbọ́n làjú ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ṣe báyìí. Obìnrin mi gan-an a ṣe àgbẹ̀ sọ́ńdà ọmọ ẹ̀. Bí ó lè jẹ́ pé òun fúnra ẹ̀ ló ń fi òkú ọkọ̀ ìgbowó bẹ̀ tó máa gbé sọ́ńdà ọmọ ẹ̀. Àwọn kan ń ṣe níbi tí mo wà.
0: Eré àbò ni ìlú tiyín.
3: Ìdàn rè mo wà ìdàn rè wọ́n ṣe.
0: Ìyẹn ní ìdàn rè.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe mo dúpẹ́.
2: Ṣeun.
0: Gbogbo ṣe rí wọn ní lọ́dọ̀ wa ń gbé yẹn lọ́dọ̀ wọn wọn ní àwọn kan náà máa ń ṣe. Hello. ti wa lori ila.
4: Hello.
0: Hello sir.
4: Hello sir.
0: Oruko yin.
4: Mr. Bida Kwadiyeye.
0: Mr. Bida Kwadiyeye lati ilubo.
4: Lati Idare ni sir.
0: Lati Idare na.
4: Lati Idare.
0: E se mo dupe o so wo Idare
4: la. Ni sise kita.
0: Ami sir.
4: Ma ja story.
0: Ba se.
4: Seri ba pe gbogbo eyan lo ni asa.
0: Be ni.
4: Awon to ba be lo se ko lo si Ibadan ti won o duro nle. O le so odoro asa ilu.
0: Be ni.
4: Ka wa ma nse ni dan. O ti ye yin sir.
0: O da sir.
4: Ni to mo kun so iro nla la lo pa. To our culture, awa ma respect the culture wa. O je le so pe Idare se ru nkan be. Ki se be la wa se o.
0: E ma binu. E se baba wa.
4: Ki se binu. O da pada ni pe oni Idare lo wa.
0: E se baba.
4: E ma ko mo be mi a lo won ma.
0: O to koju si eyin
4: kan. Awa bi bi da bi bi da de mo kan to an se. So nobody can tell us what is going on.
0: Hello.
4: Hello
0: sir.
4: Hello.
0: Hello, oruko yin.
4: Okoro lati ilu titun.
0: Okoro lati ilu titun Osoro.
4: Be ni sir, mo ku yin lopolopo.
0: E se gan sir.
4: E ku eto.
0: E se.
4: Hello sir.
0: A n gbo yin.
4: Ah, nkan lo sele. Aye ti da. Aye ti da aye olaju. Oloje ti kan ma ri be.
0: Okay.
4: But ko se se ko kan ma ri be o.
0: O da sir.
4: O ba ye pe won ti dale aye ru ni.
0: E se.
4: But Olorun aba wa ko o mi ma se o.
0: E se.
4: Yes sir.
0: Ani aye ti da ye olaju. Aye ti da olaju. Eyan kan
4: papa
0: akoko wa ti lo
4: oruko Mr. Wiyede Yusuf lati lu ajo akoko
0: ajo
4: ri oro yi dabi lo gangan ni to ba kan so lo kaluku ni ni odo ti wa ni ajo akoko gbe le te so won ma nse daada ki to ba kan si olukaluku ni ki baba yen kan ma fi se dinu wi pe won so pe idare won se be ni ajo akoko na ton fi oko vi go ti ku gan won fi gbowo e tun se le to wa ku e se ku eto
0: Ntori ta ba ni ka ma soro yi a ko ma gba bi eni gbagbo ti ba mi dupe lo gugu awon to pe wa
2: gbogbo olupe te pe si eto yi e se gan ni o atayin te gbianju ati pe awon bi Mr. Omoyajowo lati Idanre Mr. Ibidapo Adeyeye lati Idanre Mr. Okoro lati ilu tutun Mr. Awoyede Yusuf lati Ajowa Akoko
0: Mr. Awoyede Yusuf lati Ajowa e se mo dupe
2: adupe lo o ti mi ni Alake Akewi omo ni wo lodo oba won te ni gbola o tun di ose to nbo niyan ayo la fi kuro ayo la ma fi pade lagbara olorun number mi ni 081 0464 8355
0: e se mo dupe Alake Akewi mo dupe lo gugu eyin te ti pe wa pe mo dupe lo gugu eyin ti e ba wa dasi to ba nwa oko tabi o nwa aya papa o fe polo aja lori eto yi e pe number mi ka jo so asoye papo mo dupe lowo oga mi
1: yemi
0: Adegoke lati ilu Ibadan to won ti won wa wa si le agba agode agbara yi won ni kon wo bi glow se ndun e te ma ngbo yen ti e si ki awon yan awon ara Ibadan won ti mo pe ohun oga ta won ma ngbo yen ni adupe lowo Olorun opete omo ilogiote omo baba cancel oju elegba ni ilute loruko temi emi a so pe Ute City ti e ba fe pe mi e nwa yawo ni e nwa oko ni tabi e fe polo aja e ko number mi sile 080 62 46 77 67 080 0302-6246-7767. Ọgbẹ́ni pàtàkì lọ́wọ́ Yusuf. Kí tó máa lọ bá mi fi àwọn ọmọ àkúná sí yẹn sí Samuda P àti Shodike nínú àkọ́tọ̀ àwọn ohun tí a mọ̀ sí time. Wa fi si ka ma fi ki awon eyan wi pe o di ni ojo mejo o jabo

Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọ́bù àsọ́rédé àsọ́ṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlútìtì tó kárí ayé lélẹ́yìí sà. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.